kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko olódò lọ́nà ipe ẹkú títẹ́ tí lè kó sí wa látòjúlé iṣẹ́ wa akíwa ipe ẹkú ọjọ́ jimo ti tò ní àkókò tó ti ẹ̀ gbọ́ àpapọ̀ àwọn ìròyìn ti inú ọ̀sẹ̀ tí ó ń parí yìí ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìkórí àwọn ìròyìn náà. Nínú àwọn ìròyìn wa tọ́jọ́ ti tòní ẹ máa gbọ́ nípa wípé wọ́n ṣe ìdánwò gbẹrẹfu ti CAP ìdánilẹ́kọ̀ọ́ àpèkọ ní Rotary àti pé ìdánilẹ́kọ̀ọ́ Hack ní Abome Kalavi ní Abome ó wáyé ìmúrasílẹ̀ fún ètò ìbúra ààrẹ orílẹ̀ èdè wa tuntun ìdánilẹ́kọ̀ọ́ Amnesty. Haiti ti padà sílẹ̀kùn ilé aṣojú rẹ̀ ní ilẹ̀ Benin. Mẹ̀rí ilé àwọn elépo rọ̀bì kúrò ní ilé ìwé Ransom tó. Ǹjẹ́ láìpẹ́ láì jìnà ẹ máa gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Lẹ́kùn sí akí gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú títẹ́ tí lè kó sí wa ní ojúlẹ̀ṣẹ́ wa rádíò tọ́pá Sankat.fm tí ó wà ní gbọgbanú agogo mọ́kànlá lòó kọjá ìṣẹ́jú méje lọ́dọ̀ ti wa níbí. Ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìròyìn náà tí ẹ gbọ́ ìkórè ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Fátàn Màsí àti oníròyìn nìyẹn nídìí ẹ̀rọ lọ́hùn kọ́ David ni ó wà ń bẹ̀ àhọ́hìn ní ó jẹ́ kẹ́ gbọ́ àbó ti tọ́ àti bí ó ti yẹ. Wọ́n ṣe ìdánwò gbẹrẹfu ti CAP. Kí ó tó di pé wọ́n ṣe ìdánwò CAP gidi, wọn yóò ti kọ́kọ́ ṣe ìdánwò gbẹrẹfu láti fa àkíyèsí àwọn tí yóò ṣe ìdánwò gidi sí àkíyèsí èyí tí ń ṣe ògidì ìdánwò náà tí yóò wáyé ní ọjọ́ iwájú gẹ́gẹ́ bí Ange àti Grasa onídánwò méjì tí wọ́n jẹ́ ara àwọn tí wọ́n kópa nínú ìdánwò gbẹrẹfu tí a sọ náà. Ìdánwò gbẹrẹfu náà ó wà jákèjádò orílẹ̀ èdè wa Benin tí wọ́n ti ṣe ní gẹ́gẹ́ bí dìrẹ̀tẹ́ Gael Nikese Tọ́gbé ọ̀gá olùdarí ilé ìwé tó mọ̀ nípa ìdánwò gbẹrẹfu náà tí wọ́n ṣe ọ̀rọ̀ tó sọ nìyẹn. Àkókò pàtàkì ni èyí jẹ́ fún àwọn onídánwò nínú èyí tí wọn yóò ti ṣe àyẹ̀wò oríṣiríṣi iṣẹ́ ìdánwò náà tí wọn yóò ṣe bí kò tilẹ̀ jẹ́ iṣẹ́ ìdánwò náà ni wọn yóò ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní ẹnu ṣe kókó Victor tó jẹ́ ẹni tí ń ṣe ẹni tó mójútó ètò yìí ní ọjọ́ Àlàmísì ni wọ́n parí ìdánwò gbẹrẹfu náà tí wọ́n ṣe tí a fi tó wà létí kí Ọlọ́run kó bá aṣọ àwọn ọmọ náà lọ sí ibi ìdánwò gidi tó ń bọ̀ lọ́nà tí wọn yóò ṣe. Ìdánwò àpèkọ ní Rotary àwọn àkókò ní ṣèṣe pankún ní ẹkùn Abome Kalavi gbógun ti àìnímọ̀ tó. Wọ́n gba orí àpèkọ Rotary Club tí wọ́n ṣe ní Abome Kalavi èyí tí wọ́n dàpè ní Dictée Rotary abala kejì la deuxième édition de la compétition èyí tí àwọn akẹ́kọ̀ọ́ tó ju ìgbà mẹ́ta lọ ìyẹn ni ìgbà mẹ́ta lọ kópa nínú rẹ̀ ìyẹn ni 600 apprenants gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammad Boni tó jẹ́ alága President Rotary Club ní Abome Kalavi ti ṣe àlàyé. Àwọn bíi 20 ni wọ́n mórí bọ́ nínú ètò náà lẹ́yìn tí wọ́n parí ìdánwò náà. Christian Todo di Jawu, Asel Mautin àti Agbasẹ́ ni wọ́n gba ipò kíní, kejì àti kẹta nínú ìdánwò náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ tí a gbọ́. Wàyí o, a máa lọ síbi ẹ̀ka ìdánilẹ́kọ̀ọ́ tí Hack ṣe ní Abome Kalavi fún àwọn oníròyìn. Ìdánilẹ́kọ̀ọ́ kan sí mìíràn ni àwọn oníròyìn tí wọ́n ń ṣe. Ọ̀tẹ̀ yìí ní Abome ni wọ́n fi sí àwọn oníròyìn tí ó ju 30 lọ ni wọ́n wà níbi ìdánilẹ́kọ̀ọ́ èyí tí wọn yóò fi gba ìmọ̀ kún ìmọ̀ wọn lọ́nà tí wọn yóò fi ní ìmọ̀ àti ọgbọ́n lórí àwọn ọ̀nà tí wọn yóò fi ṣiṣẹ́ lórí iṣẹ́ ètò ìjọba láàrin ìlú. Hack ni ó ṣe ìṣíde ètò yìí Hack tá a mọ̀ sí la haute autorité de l'audiovisuel et de la communication. Ìdánilẹ́kọ̀ọ́ yìí ni yóò ràn wọ́n lọ́wọ́ láti ní ìmọ̀ tó tọ́
lọ́nà àyínike àti àyínipadà lórí àtúnṣe ètò ìjọba ní ìlú. Fernand Gbagidi, aṣojú alága HACCA, ni ó ṣíde ètò iṣẹ́ náà. Elétò ìdánilẹ́kọ̀ọ́ náà pẹ̀lú gbogbo èrò ni ó fi wo pàtàkì àkọlé tí ń ṣe ìdí pàtàkì tí akọ̀wé àpapọ̀ fún HACCA fi òǹtẹ̀tẹ̀ àwọn oníròyìn yìí ni àwọn journalist ètò ìjọba ìlú tí wọ́n gbé kalẹ̀. Èrò HACCA ní ṣe ni gbogbo ẹ̀ jẹ́ HACCA ló gbé kalẹ̀. Àwọn tá a mọ̀ sí Cooperation SUS ni agbátẹrù gbogbo ètò yìí. Leopold Pahun, arọ́pò fún Cooperation SUS, ṣe àlàyé lórí pàtàkì ìdánilẹ́kọ̀ọ́ yìí tí wọ́n gbà náà. Ní Àbómi ni ìdánilẹ́kọ̀ọ́ yìí ti wáyé tí ó sì parí ní 2025 tí a wà ní inú èyí. Ǹjẹ́ ìmúrasílẹ̀ fún ìbúra ààrẹ orílẹ̀ èdè tuntun? Ààrẹ orílẹ̀ èdè wa tuntun yóò ṣe ìbúra láti lè fi gorí àga ààrẹ orílẹ̀ èdè wa Benin, Ọ̀gbẹ́ni Rumi Adewada yìí. Gbogbo ètò tí ó yẹ láti ṣe fún ìbúra ààrẹ tuntun náà ni ó ti wà lórí ètò ní Palais de Congrès ni yóò ti wáyé, gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbi ìpàdé àwọn mínísítà tí ó wáyé ní ọjọ́rú tí ó kọjá. Àwọn tí wọn yóò wá síbẹ̀ ó tó 6,000 láìka àwọn ààrẹ orílẹ̀ èdè tí wọ́n pè. Ẹni tí ń ṣe agbọ̀rọ̀ ìjọba sọ Wilfried Leand Ngbeji, ó ṣe àlàyé lórí ohun tí ó fà á tí wọ́n fi ètò ìbúra yìí sí Palais de Congrès. Ó ṣe àlàyé pé ibi ààyè Charles de Gaulle tí wọ́n ti ń ṣe ni wọ́n tún ṣe lọ́wọ́ ni ó fà á tí wọ́n fi gbé wá sí Palais de Congrès, gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ wípé ìlú àjàṣe ni ó ti máa ń wáyé, nígbà tí ó sì jẹ́ pé wọ́n tún ààyè yìí ṣe tí wọn kò sí ìparí ẹ̀ ló fà á tí wọ́n fi gbé wá sí ìlú Kútọ́nù tí yóò sì wáyé ní Palais de Congrès. Ǹjẹ́ akí gbogbo ayé pé ẹ kú etí lẹ́kọ̀ọ́? Ìdánilẹ́kọ̀ọ́ Amnesty. Ẹgbẹ́ Amnesty International ń ṣe iṣẹ́ pẹ̀lú àwọn elétò ìkéde mélòó kan lórí ohun tí a mọ̀ sí Justice Climatique. Àwọn oníròyìn bíi ogun ni àtìlẹ́yìn, wọ́n ní àtìlẹ́yìn iṣẹ́ náà. Àwọn ni iṣẹ́ náà jẹ́ lógún lórí ètò ìkéde tí a mọ̀ sí Production de Contenu Médiatique lórí ètò náà. Ètò alákọ̀ọ́lẹ̀ lórí Justice Climatique ni ètò náà jẹ́, tí àìmọye alákànṣe ètò péjọpọ̀ ń ṣe lórí àkọlé oríṣiríṣi pàtàkì lórí ẹ̀tọ́ ọmọ ènìyàn. Èyí tí a mọ̀ sí àyípadà àkókò tí wọ́n pè ní Changement Climatique. Iṣẹ́ àwọn elétò ìkéde níbẹ̀ ni pé kí wọ́n ta àwọn ènìyàn jí bí ó ti tọ́ àti bí ó ti yẹ, gẹ́gẹ́ bí Ayọ̀délé Timothée bí Awu ti ṣe àlàyé tí a gbọ́. Ètò tó yẹ pé kí a ta ènìyàn jí lé lórí ni ètò náà jẹ́, gẹ́gẹ́ bí Ayọ̀délé ti sọ tí a gbọ́. Àwọn alákànṣe ètò ìkéde ní Boycon àti ní Paraku ní láti gba ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò náà ní ọjọ́ iwájú. Akíwa ìpè akú etíléko Haiti ti padà sílẹ̀kùn ilé aṣojú rẹ̀ ní ilẹ̀ Benin. Haiti ti wá sí ilẹ̀kùn ilé aṣojú rẹ̀ ní orílẹ̀ èdè wa ní Benin lẹ́yìn tí wọ́n ti ti ilẹ̀kùn ilé náà fún ọdún mélòó kan sẹ́yìn. Wọ́n ti wá sí ilẹ̀kùn ilé náà ní ọjọ́ Ajé tí ń ṣe 18 ọdún yìí, 18 May 2026, tó tún jẹ́ ọjọ́ ọdún àsíá àwọn ará Haiti. Ayẹyẹ náà wáyé ní ọjọ́ náà láti fi sàmì àyájọ́ ọdún náà ní ìṣojú àwọn aláṣẹ ìjọba Benin àti ti Haiti, gẹ́gẹ́ bí Dominique Brutuso tó jẹ́ aṣojú Haiti ní Benin ti sọ. Akọ̀tun ìgbésẹ̀ mìíràn ni ètò yìí jẹ́ nínú ètò àjọṣepọ̀ orílẹ̀ èdè méjèèjì fún àkọ̀tun ètò ní aṣojú mínísítà ilẹ̀ òkèrè ní Benin sọ láti ẹnu àwọn ará wa ti SRTB ni ọ̀rọ̀ náà ti jẹyọ lani ká fi tó wà
létí. Wàyí o, a máa jẹ́ kí ẹ gbọ́ nípa pé mẹ̀rí ilé àwọn elétò epo rọ̀bì kúrò ní ilé ìwé àzútó. Ǹjẹ́ tí a bá fẹ́ sọ fún wa pé ká gbọ́, ẹni tí ń ṣe ọ̀gá àdúgbò tá a mọ̀ sí Chef Cartier àti àwọn elétò ní mẹ̀rí ni wọ́n dìde tí wọ́n lọ gbógun ti àwọn tí wọ́n ń ta epo rọ̀bì tí wọ́n ń gbé pamọ́ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti àzútó. Gbogbo eléyìí tí wọ́n ṣe yìí, wọ́n wà lẹ́nu ẹ̀ tí wọ́n ń pariwo, wọ́n ń pariwo, ni wọ́n bá sá lọ bá mẹ̀rí ni wọ́n bá dìde. Nígbà tí wọ́n dìde ńkọ́, àwọn tí wọ́n jáwọn ẹni tí wọ́n gbé ọ̀rọ̀ yìí pọ̀ náà ni ọ̀gbẹ́ni Roger Mikpọ́nwé àti Chef Cartier ti àwọn ni Chef Cartier ti àdúgbò àzútó tí a sọ. Bákan náà sì ni gbogbo eléyìí tí wọ́n ṣe ń kọ́. Nígbà tí wọ́n sáré tí wọ́n lọ bá wọn ní mẹ̀rí, wọ́n ṣe àlàyé fún wọn bí ọ̀rọ̀ náà tí ó ṣe ń lọ gbà ní ilé ìwé yìí tó jẹ́ pé ibẹ̀ ni wọ́n máa ń gbé epo rọ̀bì wọn tí wọ́n ń tà pamọ́ sí. Eléyìí jẹ́ ìnira púpọ̀ fún wọn níbẹ̀. Àwọn ọmọ tó ń kọ̀wé, àwọn tó ń kọ́ wọn níwè, ẹnìkankan ò ríbi gbórí sí mọ́, wọn ò sì ríbi mí sí mọ́ ni wọ́n bá lọ bá wọn. Ẹni tí ń ṣe àjùwẹ̀n yẹn ni ẹni tó tẹ̀lé ọ̀gá ìyáàfin Alect Saizonu, òun ni ó dìde tí wọ́n sì gbé ọ̀rọ̀ yìí. Wọ́n bá rán àwọn èèyàn síbẹ̀, ni wọ́n bá lọ da gbogbo wọn rú, ni wọ́n lé wọn dànù pé wọn ò fẹ́ rí ẹnìkankan pé kí ó tún gbé irú nǹkan bẹ́ẹ̀ síbẹ̀ mọ́. Eléyìí ṣẹlẹ̀ la gbọ́ la ní ká fi tó wà létí. Ǹjẹ́ nídìí ẹ̀rọ lọ́nkọ David Ahọ́hìn ló wà ńbẹ̀ láìpẹ́ láì jìnà, ẹ máa gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkáwọ́ wà níbí.

Aki gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú etí lẹ́kọ̀ọ́ ẹ bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkáwọ́ wa yìí. Ìkéde tó wà ní ìkáwọ́ wa yìí ó jẹ́ èyí tó jẹ́ pé wọ́n ní kí a fi tó àwọn èèyàn wa létí. Ilé iṣẹ́ tí a mọ̀ sí Agence Judiciaire de l'État ni wọ́n fi tìfẹ́tìfẹ́ fi pe àwọn èèyàn tí a kárúkọ wọn yìí láti pé wọ́n wá fi ara hàn fún àwọn nǹkan tí ó jẹ́ tiwọn tí ó kàn wọ́n níbi ààyè tí ń ṣe ti ilé iṣẹ́ tí à ń fowó pamọ́ sí BBDE àti CNCR. Wọ́n ní ààyè yìí ó wà ní àpápá ló wà nílùú Kútọ̀nù Bíbàì níbi ààyè Pavé tí ń ṣe Esso ní Kọ̀gọ̀ tí a bá ń bọ̀ láti Cité Ville Nouvelle. Ní àwọn ọjọ́ kẹsàn-án ní àwọn ọjọ́ tó jẹ́ pé a máa ń lọ sí ibi iṣẹ́ àbí ilé

ni ti e lo si bebe lati ago mesan owuro de agogo mejila ago meji osan di agogo marun irole won ni be lati igba te tin gburo wa yi te tin gbo communique yi ta n fi to yin leti ipe ile ni anfani lati lo sibe fun odindi osu kan lati lo be lati lo gbogbo awon kan to je tin to kun yin ti ita ni n fe fun yin lori awon ise te ti se wa lo awon eyan na ni eni ti oruko re nje Ajolohun Jean Constant Oniṣowo ni o je o gbe ni Abome Akapo Akiyo Louis won se lalaye pe o wa ni Saoru Akobi Bonifasa o gbe ni Boyikan Akobi Salifu ise kontabu lo ma se o gbe ni Basila Akokome Abalo Pierre ise Oniṣowo lo nse o gbe ni Boyikan Akan Egan Marie Paul ohun ko alapata ni o n gbe ni ilu Kutonu Akoteyan Thomas o ma n koyan ni iwe ni o n gbe ni ilu Wida Akoyan Bara de Gla Etienne won ni écrivain ni awon to ma n kowe ni o n gbe ni ilu Kutonu nje apagbe Cyprien Emmanuel iṣẹ́ ìfìmí ẹ̀yẹn ni àwọn tó yẹ pé wọ́n máa ń gbìyànjú lábẹ́rẹ́ dòtó ló ń ṣe tó jẹ́ pé ètà àgbà ni ó ń gbé nílùú àjẹgúnlẹ̀ nílùú àjàṣẹ́ ọgbónú port novo àpasónú paul wọ́n ní òun tiẹ̀ pẹ̀lú àjà hustle christine chauffeur ni ó jẹ́ ó ń gbé ní paraku àpẹnukàn christopher wọ́n ní ó ti ṣiṣẹ́ ní ibi àyè fsp ń gbé ní àlàdà àpò damiẹ iṣẹ́ militẹ ló ń ṣe ó ń gbé ní paraku àpò kodoko donyovi wọ́n ní iṣẹ́ encadre ló jẹ́ wọ́n á ní ó ń gbé ní nikki àpò matthew ó ti ṣiṣẹ́ ní escade tẹ́lẹ̀tẹ́lẹ̀ malanville ló wà àpò pascal contable ló jẹ́ ìyẹn ni àwọn tí wọ́n máa ń ṣèṣirò owó ó wà ní paraku àpò flihunton roger wọ́n ní assistant de service technique ni ó ti jẹ́ tó ń gbé ní abome bákan náà ni àpò v florentin ó jẹ́ àwọn dòtó o máa ń gbé ní paraku àpò vorome wọ́n ní kẹ̀síẹ̀ ló jẹ́ ní sonacop bákan náà ni ìlú paraku ni ó ń gbé alaba abibata ó ti jẹ́ sape tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ ní ó ń gbé ní jugu alabi shitu mawufu administrateur civil ló ti jẹ́ ó máa ń gbé nílùú kotonu ìyẹn ní kutonu ń bí alalupe rashidi amushan mekanisiyan ló jẹ ó máa ń gbé ní paraku alamushan tòótọ ló jẹ ǹjẹ ó ń gbé ní paraku alapinni leopold wọn ní eléyìí ń kọ iṣẹ psychologue ló jẹ ó sì ń gbé nílùú port novo alapinni norbert technicien photographe mètre ló jẹ ǹjẹ wọn ló ń gbé ní savalu alasana muhammed gbẹtọ enomo vpoint matthias ó jẹ oníṣòwò ó ń gbé ní paraku alasana mumuni iṣẹ oníṣòwò ló ń ṣe nikki ló wà alasana salifu ó jẹ ṣòfẹ ìyẹn ni àwọn awakọ ó wà ní paraku alavo gabriel matthias ó ti ṣiṣẹ ní agence air africa ó ń gbé ní kàrí 5054 bá 5085 nílùú kutonu alavo magloire omer iṣẹ kọńtàbù ló ń ṣe ó ń gbé ní paraku alavo michel electricien ni ó jẹ ó ń gbé ní paraku alaye appoint ansen ó ń gbé nílùú kutonu alfa bukari mama sanni kọńtàbù ló jẹ ó ń gbé ní jugu alfa ganhura adamu iṣẹ oníṣòwò ló ń ṣe ń gbé ní paraku alfa yusufu arisu
Shabibu Rahima, iṣẹ́ militẹ́ẹ̀ ló ń ṣe, ó ń gbé ní ìlú Kotonu, Kutonu nìyẹn. Afa Kapipo Federic, ó ti ṣiṣẹ́ ní ibi ààyè FSP, ó ń gbé ní Kàrẹ́ 606 nílùú Kutonu. Afa Yana Mama Awali, transporteur ló ń jẹ́, àwọn awakọ̀ nìyẹn, ó ń gbé ní Jugu. Àhọ́ Alhonsu Amina, ọmọ bíbí Jubril ló jẹ́, wọ́n ní ó ń gbé ní Paraku. Alaglo Leona, pẹ̀lú Alaglo Ejena, ó ń gbé nílùú Kutonu. Alasana Bawa, ó ń gbé ní Jugu. Jẹ́ gbogbo àwọn tí a pè yìí, gbogbo yìí ni wọ́n ń pè lọ́kọ̀ọ̀kan. À ń tẹ̀síwájú, kò tán síbẹ̀. Alavo Flavien, ó máa ń kọ̀yàn níwèé ni, àwọn olùkọ́ ló jẹ́, ó wà ní Wẹ̀sẹ̀. Alu Isaka, wọ́n ní Sudẹ́ ló jẹ́, ó wà ní Paraku. Almaziri Ibrahima, ó jẹ́ ṣòfẹ́, ń gbé ní Paraku. Alohanu Victoire, ó jẹ́ àwọn tí wọ́n máa ń báyàn tún lè ṣe, ó wà ní Paraku. Ali Garu Isa Yarasuna, pẹ̀lú Sare Bake, tó jẹ́ pé iṣẹ́ dòtò ni wọ́n ṣe, ó ń gbé ní Jugu. Amaji Josu Jean, ó ń gbé ní Jugu. Amaji Noel, ó ti ṣiṣẹ́ ní FAP, ó ń gbé ní Bẹ̀mbẹ̀rẹ̀kẹ̀. Amaji Prosper, pẹ̀lú ẹni tí ń ṣe iṣẹ́ duane ló ń ṣe, ó sì ń gbé ní Azali ní Abome. Amadu Isufu, ó jẹ́ awakọ̀, ó wà ní Jugu. Amadu Yari Jibril, ó jẹ́ àwọn tí wọ́n máa ń ṣiṣẹ́ tó ń tọ́jú àwọn nǹkan ọ̀sìn, ó wà ní Paraku. Amahowe Toma Kọ̀kú, iṣẹ́ kọ̀ǹtábù ló ń ṣe, ó wà ní Paraku. Amegbeyin Leona, ó jẹ́ iṣẹ́ olùkọ́ni ó ń ṣe, ó wà ní Basila. Ametepe Felix Alfred, iṣẹ́ dòtò ló ń ṣe, ó ń gbé ní Paraku. Amidu Musa, ó ti ṣiṣẹ́ ní Tepe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ń gbé ní Jugu. Amorin Kofi Robert, wọ́n ní Gasson de Sal ni ó máa ń ṣe, ó wà ní Kutonu. Amuru Rafael, iṣẹ́ dòtò ló ń ṣe, ó wà ní Kutonu. Amusu Jeanne Pelagi, iṣẹ́ oníṣòwò ló ń ṣe, ó sì wà nílùú Kutonu. Amusu Tọ́gbé Siriak, oníṣòwò ló jẹ́, ó ń gbé nílùú Kutonu. Amusu Ga Henry, olùkọ́ ló jẹ́, ó wà nílùú Kutonu. Amusu Wi Denis Sir, àwọn tó máa ń kọ̀yàn níwèé ni, ó wà nílùú Wida. Anago Desire, ó máa ń kọ̀yàn níwèé ni, ó ń gbé ní Paraku. Anani Paul, ó máa ń kọ̀yàn níwèé ni, ó sì wà nílùú Abome. Aniabosu Rosine Benoit Leoni, ó máa ń kọ̀yàn níwèé ni, olùkọ́ ló jẹ́, ó wà ní Abome. Araye Israel, tí ó ti ṣiṣẹ́ milite, ó ń gbé ní Jugu. Milite ló jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Arima Doje Koba Tusen, iṣẹ́ oníṣòwò ló ń ṣe, ó wà ní Kọ́vẹ̀. Aruna Isufu, ó ti ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ OBPED, ó ń gbé ní Jugu. Asade Point Germain, iṣẹ́ kọ̀ǹtábù ló ń ṣe, ó wà ní Kome. Asana Zibo Mama Sani, iṣẹ́ oníṣòwò ni ó ń ṣe, ó wà ní Malanville. Asọgbà Abalo Pierre, wọ́n ní ó ń gbé nílùú Kutonu. Asọgbà Sika Chaterine, oníṣòwò ni, ó ń gbé ní Jugu. Asọgbà Kamla, ó ti ṣiṣẹ́ ní FSP, ó ń gbé ní Paraku. Asọgbà Fosten, ó ti ṣiṣẹ́ milite rí, ó wà ní Paraku. Asọgbà Maurice, ó máa ń gbé ní Alada. Asọgbà Pierre, ó jẹ́ àwọn tí ó jẹ́ pé agriculture yẹn ni, àwọn àgbẹ̀ ni, ó jẹ́ ní Paraku. Asọgbà René Coiffe yẹn ni, àwọn tó máa ń gẹrun ni ó jẹ́ ní Paraku ni. Òun náà kọ́ ni ó ń gbé ni ọ̀rọ̀ yìí kan, wọ́n ní kí a fi tó létí. Ǹjẹ́ à ń tẹ̀síwájú, kò tí ì tán síbẹ̀ o. Ní à ń pe àsọgbà Romain Philippe,
ti o je pe

àsùnmọ́ ìsà oníṣòwò ni ó jẹ́ ní paraku àsùnmọ́ ìsíàkù militaire ló ti jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní bẹ̀m̀bẹ̀rẹ̀kẹ́ ni ó ń gbé àsùnmọ́ ìsùfù oníṣòwò ni ó jẹ́ ó ń gbé ní paraku àsùnmọ́ màmá san ní àwọn àgbẹ̀ ni ó jẹ́ cultivateur ní paraku ni ó ń gbé àsùnmọ́ màmá ṣùfẹ́ ni ó jẹ́ ó wà ní paraku àtàṣàkárá ìdírísù àfọ́ ìdírísù zakari ìyáò ó ń gbé ní jùgù àtayọdẹ́bẹ̀ point dominique ó máa ń gbé ní jùgù bákan náà ni àyíví folian ẹ̀fọ́rídì mi àyíví folian florence ó máa ń gbé ní ìlú kútọnu bade leon ó máa ń gbé ní ìlú kútọnu bahanyasi mevo vivo adipetọ komla bernard ó jẹ àwọn promoteur fún ọjà títà ní le bois dur ní kútọnu ni ó ń gbé amizo zibriala ó jẹ oníṣòwò nílùú kútọnu baparapé yalu guro ó ń gbé ní ìlú paraku damenda kofi bernard ó máa ń gbé ní kome elhaji abudu anus ó ń gbé ní niki elhaj alasan abudu ó jẹ oníṣòwò ó ń gbé ní savẹ elhaj alaza uru bare ó máa ń gbé ní paraku elhaji amusa yekini ó máa ń gbé nílùú kútọnu elégbé tẹsílímì ó jẹ iṣẹ kọńtàbù ló ń ṣe ó ń gbé ní paraku wasa sembe arbe wọn ní administrateur civil ló jẹ ó ń gbé nílùú kútọnu sosunto apuasa prosper ó ti ṣiṣẹ ní kẹsì ti ilé hotel kura du sud tẹlẹ ó ń gbé nílùú kútọnu sulin sosivi celestine kwenanu justin gudegbon àti yetonji bertin wọn jẹ oníṣòwò ń gbé nílùú kútọnu ǹjẹ gbogbo ẹyin tí a pè yín kọ ó dára ó sùn kẹtètè dìde ṣàṣà kẹ lọ jẹ wọn fún gbogbo nǹkan tó kàn yín tí ẹ ó gbà kò ní jù báyìí lọ lórí gbogbo ètò tọjọ títò ní láìpẹ láìjìnà ẹ máa bá mi pàdé pẹlú àwọn àfáà mi.

tó wá ti tún dé sórí ètò gẹ́gẹ́ bí a ṣe máa ń dé pẹ̀lú onímọ̀ wa ní ìrọ̀lẹ́ yìí jẹ́ a ó máa bá a ó máa tẹ̀síwájú nínú ètò náà lẹ́sọ̀lẹ́sọ̀.

0: abi mo créer société kan ni abi mo fe ra awon action ina awon société gbogbo nkan te ma to gbese abi emi kan teni kan en kan ya mi lowo mo fe ya owo abi to on kan be tan ba si to wa para ya gbogbo nte ko sinu re yo je ko ti nkan ti yo ti dagbara ti yo ko won le yipo mo ti a fe menu ba awon nkan ti o le je ti o to je dandan lati je pe o lo fun o wa ninu awon ti
1: eto
0: ori ibawi awon ko ne ofin ni eni ti we ti o n to n ko won le wo latara en ti n ko we en ti n ko yen latara en ti n ko o le je nwe ki to je o je dandan to je pe o lo awon isuruma bi ka pe ka ri note ni ki abi ka ri ọ̀gá iléeṣẹ́ òfin kan tó ń tàn pé ní àwọn gẹ̀ẹ́fíì gbogbo ohun tí àwọn gẹ̀ẹ́sì gbogbo ohun tí gẹ̀ẹ́sì bá ti kọ́ láyé yìí tó láṣẹ ìlò ẹ̀sàn rẹ̀ síbà rẹ̀ gbogbo nǹkan tí ìnáwó tẹ̀ bá ti ṣe gbogbo nǹkan tó bá ti jáde ní kù dàpẹ́ àwọn kù suprem yẹn gbogbo nǹkan tí wọ́n tẹ̀ àwọn òwe yẹn àwọn òwe bẹ́ni ọjọ́ tó láṣì kọ́ jẹ́ pé wọ́n ṣe àrùn ìsìnmọ́ àwọn kẹ́ bẹ́ni àwọn kẹ́ ń bẹ tó yẹ pé wọ́n lọ àrùn ìsìnmọ́ látara pé àǹfààní ti ń bẹ lára nǹkan náà bí àǹfààní ẹ̀bùn tó àǹfààní ohun tí wọ́n kọ sínú ìwé yẹn bí àwọn nǹkan tí àwọn àkọọ́lẹ̀ tí ohun tí ìwé yẹn bá wí bí ká pé àwọn convention kéèyàn talẹ̀ fún èèyàn kan àwọn donation kéèyàn fún èèyàn ní nǹkan àbí ẹ̀pààrọ̀ owó kọ̀ọ̀kan àbí ẹ̀dá ilé iṣẹ́ kan lẹ̀ àbí ẹni gbèsè àbí ẹsẹ ẹdáwé contract ìwé àjọ ẹjọ ní àsìkò kan bẹ́ẹ̀ sì dáàbò àwọn ìwé yẹn gbogbo nǹkan tí ń bẹ́nu bẹ́ẹ̀ tẹ kọ kalẹ̀ bóò ní òfin bóò lè òfin ó sì dáàbò bò náà ní ẹgbẹ́sẹ̀ lọ ilé iṣẹ́ owó orí tí wọ́n tẹ̀hùn tẹ̀ sí tí ó fi lágbára
1: tí ó fi jẹ́ orúkọ tó yẹ pé kó
0: jẹ́ lágbára tó pété tí wàhálà bá padà dé àbí nǹkan padà ṣẹlẹ̀ ìwé yìí ni wọ́n dáàbò bò oníkàgbò yín.
1: Ẹ ṣeun a ó dà tọ́mì náà kó tó di pé a ó tẹ̀síwájú.

0: ẹ ṣeun kó tó di pé a ó tẹ̀síwájú aláyì ẹ̀ ń gbọ́ mi báyìí aláyà kó tó di pé a ó tẹ̀síwájú ká tó wá padà sórí ètò náà pé ká ṣe àwíyé ẹ̀ lọ́nà míì kan tó lè fi yé àwọn èèyàn wa jù bẹ́ẹ̀ lọ tó bá ṣe é ṣe.
1: Ok, ọ̀dà bàbá ẹ ṣe gan ẹ̀ṣẹ́ ẹkú lákàyè. A ní amẹ́nubá owó orí kẹta ń pè ní enregistrement. Ìgbésẹ̀ kan ní ọmọ ọlú àbí ọ̀hún ilé òṣìṣẹ́ kan lè gbé láti jẹ́ pé mo súnmọ́ ilé iṣẹ́ owó orí láti tẹ òǹtẹ̀ sí ìwé wọn láti fún ìwé ní agbára. Àǹfààní tí òfin fi sí ọ̀rọ̀ àrùsímà ni a rí pé gbogbo nǹkan tí wọ́n kọ sínú ìwé yẹn ọjọ́ nǹkan tí òfin dáàbò bò àti wípé lẹ́yìn náà àsìkò tí wọ́n fi sí àsìkò náà òfin dáàbò bò àsìkò náà tá à ń pè ní DAT. Lẹ́yìn náà òfin to àwọn tí ìgbésẹ̀ yìí jẹmọ́ lógún. Ó lè jẹ́ àwọn iléeṣẹ́ tá à ń pè ní iléeṣẹ́ àbí ó sì lè jẹ́ láàrin àwa ènìyàn tá a lè gbé ìgbésẹ̀ yìí. Àwọn iléeṣẹ́ tí wọ́n lè gbé ìgbésẹ̀ yìí ni a rí pé àwọn iléeṣẹ́ òfin tá à ń pè ní àwọn tìrìmínálì. Àwọn kù dàpẹ́lì àwọn kù sí pẹ̀mí ẹ̀ gbogbo nǹkan tí wọ́n bá ti tẹ̀ nínú ìwé wọn ó jẹ́ tó láti fún wọn kí wọ́n gbé wá iléeṣẹ́ owó orí láti tẹ òǹtẹ̀ sí tó bá ti gbé wọ́n ṣe owó orí
0: láti fọwọ́ sí
1: láti jẹ́ pé iléeṣẹ́ owó orí fi ọwọ́ sí. Lẹ́yìn náà àwọn tá à ń pè ní àwọn ìṣe àwọn náà lọ́wọ́ ń bẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tí àwọn ìṣe bá ti ṣe ó jẹ́ tó láti fún wọn láti gbé àwọn owó yẹn wá iléeṣẹ́ owó orí. Àwọn ọ̀nà tẹ̀ náà ọjọ́ nǹkan gbogbo nǹkan tí wọ́n táwọn náà bá ti ṣe. Lẹ́yìn náà àwa tí à ń bẹ tá à ń bẹ láàrin lásán tí gbogbo nǹkan tá à ń bá ń ṣe láàrin ara wa bí mo ra rẹ̀ lọ́dọ̀ nìkan yìí mo ní ìwé ilẹ̀ yẹn bó ni mo ṣe ilẹ̀ fún lágbára èmi náà ń gbéṣẹ́ láti lọ iléeṣẹ́ owó orí láti lè tẹ òǹtẹ̀ sí. Lẹ́yìn náà ó sì lè wáyé pé mo fẹ́ dá iléeṣẹ́ lẹ̀ àwọn òwe tí ọjọ́mọ́ iléeṣẹ́ yẹn ọjọ́ tó láti kí n lọ tẹ òǹtẹ̀ sí ìwé yẹn. Ó sì lè jẹ́ pé mo rí ọjà gbà ní lọ́dọ̀ ìjọba mo rí màṣe gbà ní gbogbo nǹkan àwọn kọ̀ǹtà yẹn bẹ́ẹ̀ ni ọjọ́ tó láti fún mi kí n gbé wá iléeṣẹ́ orí kí wọ́n fi òǹtẹ̀ yẹn náà sí. So ohun tí mo kà kalẹ̀ yìí àwọn nǹkan tí ó jẹ́ túláàsì tó bá ti wáyé láti jẹ́ pé a gbìyànjú ká tẹ̀lé òfin lórí rẹ̀ nínú à ń pè ní àwọn formalité àwọn òṣèlú ń jẹ́ kí alájà mẹ́nubá ọ̀rọ̀ yẹn díẹ̀ láti mú àwọn àǹfààní mi wà tí ó lè jẹ́ kókó fún àwọn tí wọ́n gbọ́ lásìkò yìí.
2: Ẹ ṣeun Aláàjì. Lẹ́yìn àwọn nǹkan tí Aláàjì kà tí formalité ìtàpè ní enregistrement yìí ó jẹ lógún a ka àwọn ìwé tí èèyàn ti lè pé nísìí tó fi fún èèyàn ní nǹkan náà la pè ní àwọn acte de donation. Nípasẹ̀ àwọn ìwé yẹn a ti lè ṣe ìwé yẹn láàrin ara wa gẹ́gẹ́ bí atúnṣe tún lè súnmọ́ àwọn oníṣẹ́ tí òfin fún láṣẹ ta pè ní àwọn nòtẹ́ yẹn ká lọ fi ṣe ìwé yẹn. Gẹ́gẹ́ bí Aláàjì Wàsíù ṣe sọ gbogbo ìwé tí àwọn òṣìṣẹ́ yẹn mọ́ ń ṣe gbogbo àwọn ìwé yẹn wọ́n gbọ́dọ̀ fún ní àmì ìjọba àmì yẹn yóò jẹ́ tí ìwé náà yóò ní agbára méjì. Àkọ́kọ́, àsìkò tó fi ṣe é, èèyàn kan ò tún lè padà wérí ẹ̀ mọ́. Èkejì, gbogbo ohun tí ń bẹ́nú ẹ̀ kò léèyàn kan tó ní pé ìgbà yìí ìgbà yìí mi ì sọ bẹ́ẹ̀. Ohun tó ti sọ kalẹ̀
0: kò ṣeé yí padà mọ́.
2: Kò ṣeé yí padà mọ́. Ìgbà tí òfin ti lọ́wọ́ nínú ẹ̀ tó ti fun láàmì yẹn, àmì yẹn, ohun tó wà nínú èèyàn ò lè yí padà mọ́. Àsìkò téèyàn fi ṣe é, èèyàn ò lè yí padà mọ́. Bí tó ṣe wà náà bẹ́ẹ̀ náà ló gbé títí fi lọ. Ibi agbára àrísmọ́ náà nìyẹn. Lẹ́yìn náà, erí volé tí mo gbé yẹn ta pè ní adò ìdọ̀nàsíò yẹn. Tóun bá lọ fún ìwé yẹn láàmì gidi yẹn. Ẹni tó fúnyàn nìkan, ó ti lè dọ̀la lísì kó lòun ò fúnyàn mọ́.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, ó máa rí bẹ́ẹ̀.
2: Ó sì ti dòdò bọ́wá jẹ́ pé bàbá ló fọmọ ni. Tí bàbá ò bá sí mọ́ lélé yẹn yòwé náà jáde tí nǹkan ò sí lára ẹ̀ tó jẹ́ ìwé lásán. Tó bá tẹ̀gbé lọ wájú ìjọba, ìjọba ò ní pàwé yẹn lọ́wọ́ wọn. Pàṣẹ fún láṣẹ gidi.
0: Kò fún ní
2: ìjọba ẹ̀ lẹ́nu ẹ̀.
0: Àmì tó yẹ pé kò gbà.
2: Àmì kó yẹ tó gbàgbà tó ń ṣe náà àmì yẹn ò sí lára ẹ̀.
0: Iṣẹ́ kan ni.
2: Àlàyé yẹn tí mo ń yẹn káwọn ọmọ ìlú kan bá lè mọ̀ pé fọ̀màlítè ta pè ní fọ̀màlítè àrèsímọ̀ náà gẹ́gẹ́ bí a ṣe ń kà yẹn. Nǹkan gidi ni. Ẹnikẹ́ni tó bá ti ṣèwé ìwé káràkátà ni wọ́n gbọ́dọ̀ ṣe fọ̀màlítè yìí. Tẹ́lẹ̀ ni máa ń jẹ́ nǹkan fún wọn nira fún wọn táwọn náà ń kó nílé wọn. Tó ń wá dídí iléeṣẹ́ owó orí wa tìlú wa Benin tó ń wá gbé tó ń ṣe títí kó tó wá rí yìí ìgbà. Àmọ́ ò ní nísìn iléeṣẹ́ owó orí ó ti fún wọn ní ìrọ̀nù láti ṣe ìwé yẹn. Ìrọ̀nù ti wà àti yàrá wọn gangan báyìí.
0: Wọ́n
2: ti lè ṣe
0: yàrá wọn kí wọ́n ṣe ìwé yẹn.
2: Wọ́n ti lè ṣe ìwé yẹn láti ọ̀rọ̀ ìgbàlódé yìí. Tó bá ti ní nùmẹ̀rọ ìfi wọn. Wọ́n ní kóòtù wọn e-service. Wọ́n ti ṣàrìsímọ́ wọn nìyẹn. Tó bá jẹ́ ìwé ta ṣe láàrin ara wa nìyẹn. Tó bá sì jẹ́ ìwé tí ilé-iṣẹ́ ló bá wọn ṣe bí ilé-iṣẹ́ ta pè ní àwọn huissier de justice yẹn ló bá wọn ṣe ni. Àwọn náà gan àti ilé-iṣẹ́ wọn wọ́n ti lè gorí ọ̀rọ̀ ìgbàlódé wọn ta pè ní wọ́n ti lè gorí kóòtù wọn e-service. Kún fi tọrọ lọ́dọ̀ iléeṣẹ́ owó orí kún ṣàrìsímọ́ àtìyìn fún wọn. Kò jẹ́ nǹkan tó ní ìlara. A tún ní ibi téèyàn máa ń ṣe gbà. Ó wà lérí kóòtù wa YouTube tó ń tilẹ̀ tẹ́lẹ̀ ṣáájú ẹ̀ tó ń fi ka àwọn ìtàpù náà ibi téèyàn fi ṣe gbà. The Butambu Bleunose tàwátàwá ní iléeṣẹ́ owó orí á rí tásítrẹ́sì ẹ̀ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà tó ìwé wọn yóò sì gbà mí. Ìjọba sára yóò gbà mí èèyàn kan ò tún lè padà wáyé ẹ̀ mọ́ la yóò gbà mí déètì tó ń fi ṣe náà èèyàn kan ò tún lè yí padà mọ́.
0: Kò ní ìṣòro kankan.
2: Kò ní ìṣòro kankan báyìí. Kò ní ìṣòro kankan báyìí. Kọ́nsáàtì ní e-service wọn. Kéèyàn kó tì ní e-service náà tó bá ti ní nùmẹ̀rọ ìfi wọn ó bùṣe. Lẹ́yìn yẹn gẹ́gẹ́ bí Alhaji Wasiu ṣe sọ. Gbogbo àwọn òwe tí iléeṣẹ́ ti mẹ́nu ba ọ̀rọ̀ justice tìlú wa ọ̀rọ̀
0: ìdájọ́
2: ìlú wa gbogbo ìwé tó fẹ́ gbé bẹ̀ yẹn ká ní tribunal ni o coup d'appel ni o coup suprême gbogbo ìwé táwọn ilé yẹn fẹ́ gbé gbogbo décision wọn dandan ni. Wọ́n gbọ́dọ̀ ṣe fọ̀màlítè yìí lérí ẹ̀. Káàkà yẹn tán àwọn èèyàn tó fẹ́ yáwó lọ́dọ̀ institution kan nísìn tó máa ṣe àwọn convention de prêt yẹn nísìn kó lè fi yáwó náà kó bá lè owó tó ń kọ sérí ẹ̀ láàrin àwọn kó máa dọ̀la iye báyìí kọ́ mo gbà iye báyìí lo gbà kó bá lè mọ̀ pé ohun tó kọ sí ìwé náà yàn kan ò tún lè gbẹ̀yìn kó yí padà mọ́. Wọ́n gbọ́dọ̀ ṣe fọ̀màlítè yìí fún náà ní dandan.
0: ẹṣeun kó tó di pé a ó tẹ̀síwájú ẹ jẹ́ ká bomi mu náà.